ẹsẹ bíbélì tó gbẹyìn tó sì jẹ lẹẹkejì fún ìsìn ológo ìparí oṣù ní ìmúrasílẹ fún ìdúpẹ fún oore ńlá tí bàbá rẹ ṣe àti láti mú ìyanu tó bá wù ọ nínú ẹsẹ bíbélì náà ònlá ò rí nínú ìwé orin dávidi oríkọkàn ẹyọkan ó lé ní àádọfà ẹsẹ ìkíní títí dé ìkẹsàn. Our second Bible reading shall be taken from the book of Psalm 111, verse 1 to 9. Ẹ máa yin Olúwa, èmi ó máa yin Olúwa tinútinú mi, nínú ìjọ àwọn ẹni dídúró sinsin, àti nínú ìjọ ènìyàn. Iṣẹ́ Olúwa tóbi, ìwákiri ni fún gbogbo àwọn ẹni tí ó ní ìfẹ́ rẹ̀ nínú. Ẹsẹ̀ ìkẹta, iṣẹ́ rẹ̀ ní ọlá àti ògo, òdodo rẹ̀ sì dúró láíláí. Ẹsẹ̀ ìkẹrin sọ wípé, ó sì ṣe iṣẹ́ ìyanu rẹ̀ ní ìrántí, olóore ọ̀fẹ́ ni Olúwa. Ó sì kún fún àánú, ó ti fi oúnjẹ fún àwọn ẹran tí ó bẹ̀rù rẹ̀, yóò rántí májẹ̀mú rẹ̀ láíláí. Ẹsẹ̀ ìkẹfà, ó ti fi iṣẹ́ agbára rẹ̀ hàn àwọn ènìyàn rẹ̀, kí ó lè fún wọn ní ilẹ̀ ìní àwọn kèfèrè. Òtítọ́ àti ìdájọ́ ni iṣẹ́ ọwọ́ rẹ̀, gbogbo òfin rẹ̀ ni ó dáni lójú. Wọ́n dúró láí àti láíláí nínú òtítọ́ àti nínú dídúró sinsin ni ó ṣe wọ́n. Ẹsẹ̀ ìkẹsàn tó parí ẹ̀kọ́ kíkà fún tààrọ̀ yìí, ó rán ìdáǹde sí àwọn ènìyàn rẹ̀, ó sì pàṣẹ májẹ̀mú rẹ̀ láíláí. Mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀, kí Olúwa kó bù sí gbígbọ́ àti kíkà ẹ̀kọ́ kíkà fún ti ọjọ́ Monday ìsìn ọpẹ́ tààrọ̀ yìí. Ó gbẹ̀yìn ọmọ Ọlọ́run níbi tẹ́ dúró sí, so lè juwọ́ sí. Kọ̀ọ̀kan fi ọwọ́ rẹ gbéga, ọba tó jẹ́ kó rí òpin oṣù. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa dúpẹ́, tẹ́ bá wa jó, tẹ́ bá wa yọ̀, ṣe ìyà ọlẹ́nu. Ọ̀sẹ̀ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oore, ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde àti ìlọsíwájú. Mọ́mì, múra láàárọ̀ yìí, kan mọ́ mi, tẹ́ bá ní gbéraga, so le, bó ṣe mọ́ dìde gbàdúrà, so le dìde dúró. Níbi tọ́lọ́run ti kú ọyọ, kòtò tí wọ́n gbẹ́, Ọlọ́run ni ò jẹ́, ká bọ́ sínú ẹ̀, ẹ bá yín orin sókè.